tọ́mìtọ̀ mi dókú tó sọ̀nà wẹ̀dọ̀ jésù ńkọ mẹ́ òtòtò ẹ̀yìn rè òtò gígó náà gbódò gígó mẹ́díkanu jẹ̀tàn tó gbọ̀n kírísì dàrí wẹ̀ náà yín gbọ̀n náà yín mi mátọ́ tó mẹ́ yẹn náà yín mi mátọ́ mọ́ wẹ̀ náà yín dùnmọ́ bọ́ tó pẹ́ sàmìtọ̀ lẹ́mẹ̀dọ̀ jésù ńkọ mẹ́ ndó àhọ́dù jùwẹ́ àhọ́dù ìdómatọ́ emi tí ó do alọ́mẹ náà òkúrú náà tó july 22nd níbi èmi sọ bú ẹsẹ do alọ́mẹ náà jíwé ẹwẹ tó pé iná sọ yín iná sọ tí iná kákà do ìdò jésù ikọ mẹ pa òkúrú náà àwọnù gbá òjíwẹ ní donawe. kò àti pẹ́ tó ìwé arúgbó kọ́ náà níṣẹ́ díkè mi ní sí àyín mi ti do òkúnu lẹ mi ná kan dó pọ́pọ́ dó òkúnu eyín iná tó jẹ pọnu tó oṣù yẹ ihò záyé mẹtọ gòdò ń dúnà yàn tó gbówé dọ aná ti dó òkúnu tó edo záyé mẹ. Ntí tó bọ́pọ́n òpínlẹ̀ tó tó pò òtọ́mítọ́ pò tó kúrò náà mẹ́ nsọ́mọ̀ nùndé pò nukú ṣe pò náwó edé tì tó kwe kàndé etí tó kwe kàndé wọ́n yé kò jì mọ́ wọ́n sẹ́kù náà wọ́n yé kò yín àpò àwọ̀ ilẹ̀ ẹlẹ́sùn pò tẹ̀nà pòjà samali àtọ́ dàgbédé ẹ̀náwó yé wà òpínlẹ̀ lọ́tò. Iwájọ to Taraba State to 2022 gbọdọ de mẹjúwẹ ìtàn èkó dẹ amọ òdẹdẹ ti tẹngbẹ náwó epo tẹnà náà òkú kàndé wá ìgòdò epon bó jẹ zọlinzinjẹ ọzàìmẹ ẹnasọ jọdún mọ nadodo hiyadọ okunu lọ eyinogbo nadodo hiyadọ emayinogbo to drẹ susu koto otọ mẹtan to kunu mẹ do midia mẹ lẹ hàn nado lẹkọ wa taraba si ayi ma tẹ kpọdọ misọyi peta ẹnẹ mo dasa otọ jẹgodo tán wọn nínú mi wá mọ náwó he ètò àsọjá owó ìtọsí òpẹdù ètò sọrinsìn gbódò yẹ ipò ẹyà mọ lẹkọọ yín o sẹkùnà náà òpè kàndé òzá èèwọ ẹyìn òzá tòwe tó yàwó ikú òzá èèmẹtọ gbódò gbódò òdẹ pẹdé pọ àkìrìnjíjẹ náà tì tó filẹ pọ sẹkùnà náà zọrin nùkún tọnà lẹẹna mọnù tó kùnà lẹẹna sínú àpà hòmẹtọ náà bú wúlẹ àwọn náà zọjà òtò ètò zàìmẹ ẹmí náà yírọ àjítọlẹ tó òkúrẹ tó.